0: tẹ́lẹ̀.
1: Tẹ̀mí wáyé bù.
0: Tábí ìjẹ́ kéré. Ṣẹ̀yìn lọ dé mọ́nì rẹ̀ gbẹ́dẹ́.
1: Ó ti ní ṣẹṣẹ méjì ṣẹ̀bẹ̀lẹ̀.
0: Olólólólólò. Olólólólò.
2: Naija FM 102.7 rédíò wa ni. Orin tó dára jùlọ ló máa ń jù sórí afẹ́fẹ́, ó dẹ̀ ń fúnni láyọ̀.
3: Ọ̀gẹ̀nẹ̀ ìFM Naija 102.7 Abébọ̀ Muzo Adamajẹ́ Ìrédíò Máínà.
4: Yẹ́fì náà, kó o sọ yàbọ̀.
5: Ladies and gentlemen, please fasten your seatbelts. The flight is about to take off.